0: TV yavuatsuye
1: Ohun 2026. Ọ̀tẹ̀yìnì ọ̀sájúfú àmọ́tí àfòrìpẹ́yì. Ẹ̀tùn sáfẹ́ ọ̀tí máa mẹ́ nyìnà. Ẹni Ghana fún nyìnà sẹ̀. Wú bí a wọ́n fi ẹni àmànà ni. Sẹ́ àfi ohun 2026 nù. Ẹgbẹ́ kọ́ so ẹ wò tẹ̀bi. Na etí ẹ̀dá jùmẹ́dìẹ̀ ìṣù. Ẹ yẹ sẹ́. Yẹrí sẹ́yà ṣiṣẹ́ yẹn àmàmrẹ. A máa dàáti asetena pa. Ní àbọ̀dẹ̀ ìnkàbọ̀m. Simply put, rejuvenating our customs for sustainability and nature connection. Date nù ẹ yẹ.
2: Adum FM 106.3 FM.